Tẹ́mẹ́tẹ́mẹ́ èmi tó gé sí bóná dùgbẹ́ náà àló bóná tó gbénu sọ̀rẹ́ mẹ́tọ́ mitọ́lẹ́ dàkúná sàgbé éjáyé bóyí nájínà mitọ́lẹ́ sí fúégbé gáwé mẹ́jẹ̀ gẹ́nẹ́mẹ́ lòkódọ́nù wẹ̀kẹ́tẹ̀ mitọ́n rádíò fúrátẹ́ni téyọ́ yédíé nukọ́nukọ́ntọ́n mars sẹ́dẹ̀gándọ̀.

tẹ́mẹ́ tẹ́mẹ́ èmi dókè sí bóná dùgbẹ́ náà àló bóná dógbé nu sọ̀rẹ́ mẹ́tọ́ mi tán lẹ́ dàkúná sàgbé é jáyé bóyìn náà jìnà mi tán lẹ́ sí fúégbé gánwé mẹ́ jẹ́ gẹ́nẹ́mẹ́ lòkúrọ́nù wẹ̀kẹ́ tẹ̀mí tán rádíò fúrátẹ́ni téyọ yédíé nukọ́nukọ́ tán mars sẹ́dẹ̀ gándọ̀.